0: tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o o lè sanwó ohun èlò tó bára fódìdí oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti rà wọ́n kódà iPhone tó wò lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè tètè download CDK lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDK ní wẹ̀lẹ̀mù.
2: Ọ́fíìsì CDK wà ní Block 2 Civic Center Ultra Modern Market Civic Center Kano. Ẹ lè pè wọ́n sórí 070-7484-3345 070-7484-3345.
0: Ẹ kàn sí website

to waye ni ipinle Kano nka won ti resi marun ba se nsoro ye ajo eleto idibo ile wa ti kede ojo ti won yo di atunde idibo ni ipinle Nasarawa Kano Ondo Enugu ati ipinle Rivers orilede Iran soro won si tenumo pelu gbolohun pe bi orilede America o ba gba gbogbo ilana ti awon gbe kale ara oni rokun be ara oni ready e aku dede akoko yi asiko ise lataro eyin eniyan wa bakana lanki wa pa ku orun han yi iroyin kaakiri le wa ti loki okun lo tun de se ti gboyin lati le se aladun ti wa Zobia FM oni ojo isegun eleyi ti sejo kejila ninu osu karun odun egba o le ni 24 Abdul Gaffar Akoni Adebayo ni omo jabo royin fun yin iroyin wa tosan toni gberaso lati ipinle Kano nibi ti iroyin gbe nso de mimo wipe awon eniyan ti nbe ni Abule Yenkamai so ongari nijoba ibile Sanyawa ni ipinle Kano nibi ti akolu awon ma gbeban ti gbe waye eniyan marun lo ti tun se be gbe kuroje lowo ebora eni ti se alaga ijoba ibile Sanyawa teleri Ado Aladu Yenkamai leni tin fidi oro yi mule fun ile ise Arewa Radio nigba ti won ba after kuroro so ti sin so de pẹ̀lú gbọ́lọ́n pé lówùúrọ̀ títọ́ ní mọ́júmọ́ òun náà ni àwọn rí òkú àwọn ènìyàn ọ̀hún ó ṣe lálàyé pẹ̀lú gbọ́lọ́n pé lára bí àwọn ènìyàn ṣe fi ara gba ọta ìbọn ìdí àti abalájọ òun náà lélẹ́yìí tó mú kí àwọn ènìyàn mìíràn tún ṣe bẹ́ẹ̀ jẹ́ ìpè ọlọ́run mọ́júmọ́ òwúrọ̀ títí òní ẹwẹ́ ìròyìn kan rèé tí ń sọ di mímọ́ wípé ẹni tí í ṣe alága délé fún ẹgbẹ́ àwọn awakọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀sun Kasim Oyewale òun lẹni tó ń kọ̀ jálẹ̀ pẹ̀lú gbọ́lọ́n pé òun kò mọ nǹkan kan nínú ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wípé níṣe ni ó fẹ́ gbẹ̀mí lẹ́nu ọmọ gómìnà ti ìpínlẹ̀ Ọ̀sun Adébáyò Adeleke lẹni tí ròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé orúkọ ọmọ yìí a mọ jẹ́ B-Red gẹ́gẹ́ bí orúkọ ìnagijẹ táwọn ènìyàn ń pè nínú àtẹ̀jáde eléyìí ti kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀sun Kọlápọ̀ Alimi fi síta ló ti sọ di mímọ̀ pé B-Red òun náà lẹni tí àwọn agbanigbà kan tí wọ́n gbìyànjú láti gba ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí wọ́n sì fẹ̀sùn kàn wípé Oyewale òun ló ṣíwájú àwọn ènìyàn ọ̀hún ní agbègbè Oyewale tí gbogbo ènìyàn mọ̀ sí Àsírí Ẹniba ní agbègbè Òkè Fíà nígbà tí ròyìn fìdí rẹ̀ múlẹ̀ wípé níṣe ni àwọn ènìyàn ọ̀hún fẹ́ da ẹ̀mí ọ̀dọ́mọkùnrin ọ̀hún légbodò ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn nílùú Ọ̀ṣọ́gbó ní ọjọ́ ajé Oyewale ń fìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú gbólóhùn pé níṣe ni wọ́n ń tiran nǹkan tí òun kò ṣe mọ́ òun tí wọ́n sì ń dúnkokò mọ́ òun bí a ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ Oyewale tí òun náà jẹ́ ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC képe ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ọ̀gá pátápátá fún àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè Yọlá Tunji Disu pẹ̀lú gbólóhùn wípé kí wọ́n gba òun kalẹ̀ lọ́wọ́ ẹ̀sùn tó wọn mọ́wọ́ mẹsẹ̀ nínú rẹ̀ léyìí tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kan òun lásìkò tá a wà yìí ẹwẹ́ ọ̀kan lára àwọn olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress Fatai Buhari òun lẹni tó sọ di mímọ̀ ní àná òde yìí pẹ̀lú gbólóhùn pé níṣe ni àwọn yóò dìbò abẹ́lé eléyìí tá a pè ní primary láti fa ọmọoyè eléyìí tí ó díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kalẹ̀ tó sì ń sọ di mímọ̀ pé òun nígbàgbọ́ pé ètò ìdìbò òun yóò lọ ní ìrọwọ́rọsẹ̀ Buhari òun náà lẹni tí ó ń ṣojú àwọn ènìyàn tó wá láti apá ìlà oòrùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Iyun North Senatorial District tí sì ń fìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú gbólóhùn pé ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Moses Adeyemo ẹni tí òun bá ní gbólóhùn Iyun ní olú ilé ẹgbẹ́ náà ti ń bẹ ní Òkè Àdó nílùú Ìbàdàn ń fi àwọn ọlọ́kàn balẹ̀ pẹ̀lú gbólóhùn wípé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ torí wípé àwọn ò ní fi gbá kan bọ̀ kan nínú láti fa ọmọ òye kalẹ̀ Adeyemo ẹni tó náà ti fìgbà kan jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí ń sọ di mímọ̀ ní ọjọ́ ajé pẹ̀lú gbólóhùn wípé àwọn yóò di ìdìbò eléyìí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo àwọn tó nífẹ̀ẹ́ láti díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti ṣe àpèjúwe àgbà ọ̀jẹ̀ fún ẹgbẹ́ afẹ́nifẹ́re ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ káàrọ̀ òjíire olóyè Reuben Fásorántí gẹ́gẹ́ bí àgbàlagbà tó fi ara jìn ìyún fún ìdájọ́ òdodo àti kí ìdẹ̀kùn kó lè dé bá àwọn ènìyàn rẹ̀ àti jíjà fún ìjọba àwarawa nígbà tí ààrẹ ṣe àpèjúwe olóyè Fásorántí ẹni tó pé 100 ọdún ní àná òde yìí gẹ́gẹ́ bí ẹni tó fi tara tọkàn sin orílẹ̀-èdè Nàìjíríà Tinubu ń sọ di mímọ̀ wípé aṣíwájú bíi rẹ̀ ó sọ wọ́n igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kashim Shettima ó náà lọ́lọ́ rí sojú ààrẹ Tinubu níbi ayẹyẹ ọjọ́ ìbí eléyìí tí wọ́n ṣe fún àgbà ọ̀jẹ̀ ọ̀hún nílùú Àkúrẹ́ ti ṣolú ìlú fún ìpínlẹ̀ Ondo.
ewe awon to je peja peja eleyi tin be ni agbegbe Lake Chad ni won fidi re mule pelu gbolohun pe awon mesin okoku se akolu alabadi si awon iyun ni Lake Chad won si gbemi lenu ogoro awon to je peja peja Abubakar Gamadi Usman eniti se alaga

0: fẹ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lẹ́lẹ̀ lórí o o lè sanwó ohun èlò tó o bá rà fún odidi oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti ra wọn kódà iphone tó ń wò lọ́wọ́ mi yìí mi ì sanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kíwọ náà máa jáyé CD Care ní wẹ̀lẹ̀mù.
2: Ọ́fíìsì CD Care wà ní Block 2, Civic Center Ultra Modern Market, Civic Center, Kano. Ẹ lè pè wọ́n sórí 070-7484-3345. 070-7484-3345.
0: Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
3: Yaku masu ciniki albishirinku gasar magi chicken flavor ya sake dawowa
4: asayi magi chicken mai dunkule biyu kwaya 50 a samu gara basar guda 10 a kyauta
3: tabbas haka ne idan kuma guda 10 aka saya to za a samu gara basar guda 4 a kyauta
4: wato karin dandano mai armashi karin nishadi tare da more kudin ka yadda ya kamata
3: karfa ku yadda a barku a baya hanzarta maza a je shago mafi kusa domin sayan paketin kunshin gasar magi chicken flavor kafin ya kare da ni da magi haduwa mai armashi
5: Zobia 95.1 FM, Radio Aladu. Wazobia FM, radio station with sweet past television station.
6: When they're on the microphone, you already know who he be. Clear.